0: lọ́wọ́ Ọlọ́run fún ètò tí a gbọ́ tán yìí láti ẹnu àwọn bàbá wa Pastor Bankole H. Ilọ̀ láti inú ìjọ Fatherland Gospel Mission number 13 Olatunji Adedoyin Street Toluwa ni Bus Stop Ijegun Road Ikotun. Ẹ lè pe àwọn bàbá wa sórí aago yìí fún àdúrà àti ìgbaniníyànjú 08023607724 lẹ́ẹ̀kan sí 08023607724 ó dàárọ̀.
1: Radio 1, 103.5 FM. News, talk.

àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Pápá jùlọ ìtàn ìlú Ìlógbò, ìlú Ewékoro, ìlú Àjànà, ìlú Erinja, ìlú Ọ̀tà, àtàwọn ọba aládé tó ń jẹ nílùú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá. Bí ọba Ìlógbò, ọba Kíbọ̀, ọba Àjànà, ọba Erinja, ọba Ìwòtútù, ọba Ifọ̀, ọba Ejó, ọba Ìgbàdo, ọba Pápá, ọba Kọ̀kọ̀bíyè. Baálẹ̀ tèmi di alágbàdo nípínlẹ̀ Èkó. Baálẹ̀ Aláṣíà Ọ̀ṣọ́dì, àtàwọn ọba tó ń baálẹ̀ míì bẹ́ẹ̀. Bákan náà láti máa sọ nípa àwọn òṣèré ilẹ̀ yìí lọ́kan ọ̀jọ̀kan. Abala bó ṣe ń lọ lágbo òṣèlú àti eré ìdárayá kò bẹ́ẹ̀ rárá o. Aago mẹ́sàn-án kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́jọ́ Àbámẹ́ta Sátidé lẹ́yìn máa gbádùn ètò ọ̀hún ní Radio 1 103.5. Fún àlàyé kíkún 09038619223 tàbí 08134956347. Tọ́ba làṣẹ lẹ́tọ̀, ètò ní tọ́ba làṣẹ, ẹ má mísí ẹ̀.

0: ajuba koda ajuba aseda ajuba rigumere agbanla aye ejojo ase o adupe olorun oba alawurabi oba to so wa ri ojo oni oba to mu wa to fun wa ni ore ofe lati mu akotun eto to ba lase wa si ti igbo eyin olugbo wa kakirugbe rigumere agbanla aye eyin ejika te je ki aso ye lorun wa e se bi e se n gwa lọ́sọ̀ọ̀sẹ̀ ni gbogbo ògbà ẹ ṣe fún ọ̀rọ̀ àmọ̀ràn fún wa lóòrèkóòrè àní gbogbo àsìkò ẹ ṣeun gan ni bẹ́ẹ̀ ni akọjú ètò tó bá láṣẹ láti mọ sí tí gbọ́yìn lálẹ́ ètò ní ẹwọ́n kan fìdí láti gbọ́ ètò ọ̀hún láti jẹ gbádùn ètò ọ̀hún báyọ̀ sọ ẹ lórúkọ tèmi bẹ́ẹ̀ ni ikọ̀ tó bá láṣẹ bá ọba ìjànikin ọba muhammadu asafalalejo ẹni ọba akádépẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kẹsàn ọba ojoko pẹ ẹ wo sọ púpọ lọrọ ẹ já dókè lọhùnún láti gbọ òtítọ ní fún wa lálẹ tòní.
1: Orúkọ tèmi ni alẹ́lúwà ọba muhammadu afolabi asafa mfr fnmc jp aládì oníjàlẹ̀kùn ìdọ̀rùn tó mọ́ lọ sí iléèwé ní àyíkáyíká àwórí wa púpọ̀ so mo kàwé so mo dẹ̀ ṣiṣẹ́ ìjọba wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọba around 1960 mo ṣe tíṣà dípò nǹkan bí ọdún mẹ́rìnlá kí n tó ṣẹ̀ṣẹ̀ wá jọba so wọ́n dẹ̀ ti wà lórí òye nísìnyí o ti ń lọ sí nǹkan bí 53 years bí mo rò pé èmi náà ṣe ni longest reigning ọba in Lagos state so láti ìgbà yẹn tí mo ti jọba ni mo ti ṣiṣẹ́ takuntakun tí mo ti jẹ́ kí ìlú tí mo jọba sí kò dé ńlá nígbà tí mo jọba sí ìjànìkí ìlú yẹn tóbi tó yẹ ní alágbà yẹn igbó ló pọ̀ jù ń bẹ̀ bẹ̀tì nísìnyí ọlọ́run ti wà pẹ̀lú mi mo ti sọ igbó dìlù pẹ̀lú àwọn nǹkan tó dáadáa so ìgbà tí mo jọba iléèwé ẹyọ kan ló wà bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ̀tì nísìnyí iléèwé ò ṣe ká ń bẹ̀ mọ́ ní lọ dé universities tó pọ̀ bí nísìnyí àdúpẹ́ fọlọ́run pé ìjànìkí ti di educational zone so ó dúpẹ́ lọ́wọ́ náà fún ibi tọ́nà ọ̀sìnlédé nísìnyí so mo dẹ̀ dúpẹ́ fún ìjọba èkó fún iṣẹ́ ribiribi táwọn ṣe àgbàfin gómìnà wa àti àbáwá náà president aṣíwájú tinubu ọlọ́run kó lọ́rẹ̀ ní gbogbo wọn gbogbo wọn ló ṣiṣẹ́ takuntakun láti rí i pé nàìjíríà ó dáa nàìjíríà dẹ̀dá lágbára ọlọ́run wọ́n wá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ olótú tó fa láṣẹ àádì àbú èdè fún iṣẹ́ ribiribi tó ń ṣe láti rí i pé wọ́n gbé gbogbo ìlú ga wọ́n gbé nàìjíríà ga ọlọ́run dẹ̀ wà pẹ̀lú gbogbo wọn.
2: There is good news for you from Toybeam Investment Services Limited. Oh yes, a clearing and forwarding agency of no equal. Our services, cargo consolidation, import and export, door-to-door cargo service, clearing and forwarding, freighting, general cargo service, and general merchant. We get your goods and cargoes covered. So, are from UK, Ireland, USA, Canada, Germany, China, Dubai, and Turkey. And most especially UK and Ireland. Visit us at Suit DF1, Magnet Shopping Plaza, 525 Agegemoto Road, Laripo Bus Stop beside Majok Filling Station, or call 0802-328-3366 or 0703-094-9745. Toy Deep Investment Services Limited. Your convenience and safety is our goal.
0: Ètò tó bá la ṣe ń tẹ̀síwájú lórí ìkànnì rédíò 103.5 ikọ sọba la se nfi ki ugwara ti ore fun iroti odun kokan di logbo iroti won ti odun kokan di logbo to waye lana de ni se TOT abode be ni awa agbala dura pe olorun so ba wa ti won si afefere ana de ni ni eto iroti waye fun ori olugbe Chief DOT Abuede then and so mo yi wa se ti si eti gbo yin ni awon ni olutuko awon ni agbateru agbateru eto to wa lase spirit evangelist Andrew Abuede e ja duke lo na eto nte si waju eto to wa lase leto eto ni to wa lase lori kuniri 1103.5.

0: bá sọ nípa ilé iṣẹ́ ẹ̀kọ́ ara ọ̀tọ̀ tó pegede lórí iṣẹ́ fíìmù àgbéléwò àti gbígbé oríṣiríṣi orin jáde. Andy Negro Film and Music Production ilé iṣẹ́ bẹ́ẹ̀. Wọ́n ti gbé onírúurú fíìmù jáde bíi Missing Crown, Aṣẹ́wó Campus, Olórí Àṣàkẹ́, Àrẹ̀mọ, Ìbejì Ọ̀ràn, Òrùka Àgbà, Ìrìnàjò Ọkùnrin, Àròpin Ọmọ, Virgin Girl, Gbájúẹ̀ 419, Orímọládé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orin náà kan ọ̀jọ̀kan pẹ̀lú ògbẹ́ni rárá o. Wọ́n ṣe ìpolongo ọjà tàbí iṣẹ́ rẹ fáráyé gbọ́ lórí ẹ̀rọ amóhùnmáwòrán, rédíò àti ẹ̀rọ ayélukára. Wọ́n ṣe gbátẹrù ohun ìrànlọ́wọ́ fáwọn òṣèré lọ́kan ọ̀jọ̀kan. Bákan náà ni wọ́n tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àwòrán yíyà, ṣíṣe ara lóge, kíkọ ẹ̀tàn tàbí orin, ìwé títẹ̀, printing, àtàwọn iṣẹ́ ọ̀nà míì bẹ́ẹ̀. Fún àlàyé kíkún, ẹ pè sórí 09038619223 tàbí 09016969494 tàbí 08134956347. Andy Negro Film and Music Production. Ìgbádùn yín ni dunun tiwa.
1: Mo ṣe bá fa lárùn.